0: si bobonu esu bole yinyi fi agbara ro o ba koko je fara lohun omo olohun na ni omo olohun abi ngbode chapter 12 ron to ba mo me ma fara mi ho chapter 12 to ba mo me ma zekiro ma fiara mi ho olohun wa na wa agbara e ni chapter 12 e ka fun mi
1: o si se
0: la re agajo Yes.
1: Láti àkọ́bí fáráò.
0: Ilé fáráò gan ló ti bẹ̀rẹ̀.
1: Tí ó jókòó lórí ìtẹ́.
0: Yes.
1: Títí ó fi dé àkọ́bí ẹrú tí ó wà nínú túbú.
0: Àti
1: gbogbo àkọ́bí ẹran ọ̀sìn.
0: Ẹran ọ̀sìn ọ̀yọ́ ńlẹ̀. Ẹran ọ̀sìn ọ̀yọ́ ńlẹ̀. Yes.
1: Fáráò sì dìde ní òru.
0: Gbogbo ilẹ̀ yìí mọ́ kírú ẹ̀ tó ṣẹlẹ̀. Ìṣẹ̀lẹ̀ burúkú mọ́ ni. Kò sí rẹ́kọ́ọ̀dù irú ẹ̀ rí. Lẹ́yìn ẹ̀ kò sí irú ẹ̀ mọ́. Yes.
1: Oh, ati gbogbo awon iranse re. Ati awon Egypt.
0: Oh, yes.
1: Ibela si ta ni Egypt.
0: Ibela ta ni Egypt. Kai, ariwo ge. Nile ota me. Ariwo. Ariwo ge. Nile ota me. Ariwo. Bibeli pe ibela ta. Nile Egypt. Yes.
1: Nitori. Tiko si ile keti eniyan kan ko ku. O si pe Mose ati Aaron.
0: Yes.
1: Ni oru na.
0: Oru yen lo po pe wa. Yes.
1: O si wi pe.
0: Edide.
1: Ejade lo kuro laarin.
0: Mo ti dolorun yin ma o ti farahan mi ni ona to koro. Bitter way. Lo fi mo Olorun. Yes.
1: Ati eyin ati awon ma Israeli.
0: Gbogbo yen ma lo. Bo yoda yin. Kalo se kide o.
1: Se
0: bo lo mo Olorun ni. Ah. Awon kan bi e pe ta lo Olorun e tele. O ja gbadura kan ko lo fara han won ki won mo. Won ma mo. Nigba ti owo Olorun ba de. Ena won si be sa. Mo pa lase o ma bori.
2: Amen.
0: O ma bori.
2: Amen.
0: O ma bori. Gbomi aso gbomi aso gbe soke mo pase loruko Jesus mo ni wa bori
2: amen
0: won gbara kan be to pe won gbagbere o mo ma so fun yin pe ta ba soro faith ta ba soro gbagbo is never a gentle stuff wa mura ni o a jo gbadura to ba na yan je o na yin mo so pe se ti ready se ti di eru yin kale am bon kam o ma ni agbara sa emi na ti di eru mato e kale mo ti di ororo kale o ku so we a ma jo gbadura to le ma fa won asiri han o mo so fun pe o mi ra pada yen ti wa nle ogun e taye gba fe ra pada omo tan gba kadara e a fe ra pada omo ti momu ku mo ti jeje kuje a fe ra pada ile omo re a fe ra pada ise re a fe ra pada ogo ko jabo pada a fe ra pada oni lo ra pada passport ye on di o mai lowo a fe ra pada to ba ti first thing to ba ti work am lo get o meet ye o so fun pe bo balagbara yo kan get ye ra bo ba je pe marun ni ra bo ba je park meji ra be ni a ka firigi da kwa me ru da lama ya ka pao agbara dani duro won ma gbina waju e won ma gbina waju e won ma gbina waju e mo ro mi bi kan a lo guest house gal a kan so moju ni mo na mo mi wa han ba mo mi de ba mo fe sanwo o mi meta lara ra meta ni ma fe sanwo o kan ye 1000 jade pe ki n fun won lowo kan fe mi change na ba ni change kini e sanwo jare baba ah kilo mi elo alowo won ni 1500 lo mi eyo kan o mi mi e mu tutu won ni won lowo fridge ko dadi won ni kin sanwo mo ma ra ko tu wa ku e tan ti gbadura si ti a se ti wo be ele se mi le ku water ta mo tan 200 lo 500 leyo kan be ni a di amada bu kafara mo pase wa dìde. Nígbà mọ̀mọ́ ìgbàdùà. Ọmọ ẹ̀ kì fẹ́ gba písà tipẹ́tipẹ́ tí ò rí gbà. Bàtọ́ mọ nǹkan tó ń pè ládùúà ẹ gbọ́ bó ṣe gba tiẹ̀.
3: Ẹ bá mi kí Adélúyà o. Olúwa ṣe nínú ayé mi. Ọlọ́run bàbá ṣe bí ọba. Ó ń ṣe o. Ó mi ní Àbíkẹ́ láti Òkò Àjẹrì. Ọmọ mi ti ń lé fífà tipẹ́tipẹ́. Ṣùgbọ́n nígbà mo fi ẹsẹ̀ wọ bí tí mò ń wá bì déédéé. Ọlọ́run ṣe ìyanu nínú ayé rẹ̀. Ọlọ́run ó ti kọjá lọ sí ọ̀hún. Ọlọ́run ọba mi sì sọ
4: ẹ̀sìn. Ẹ pàtẹ́wọ́ fún Jésù. Gbogbo ìwọ tó ní international pastor mo jáde.
5: Sọ wà bí
4: àkàwọ́ bí àmì rẹ̀ yóò ti jákè ọyá ìwọ náà kọjá lọ. In the name of Jesus.
3: Orí mi pé méjì. Ọmọ mi kan ṣẹ̀ṣẹ̀ jáde school. Lẹ́nìkan wá mú lọ wípé kọ́ wá ibi iṣẹ́ kọ́ mọ̀ sọ pé òun ló mú wá o. Ó sá lọ nígbà tọ̀dọ̀ òun ni wọ́n fi jẹ mọ́ níjà. Kọ́dọ̀run ẹlẹ́dà kó sáà kọ́ bá ń fi sọ.
4: Ẹ mọ̀ lẹ́rìí sí grandma in Jesus name.
0: Ẹ gbogbo abiyamọ ẹ dìde kàkàkà pàṣán karafata ẹ dìde báyìí ẹ na gbogbo ọwọ́ yín sókè ẹ na sókè ẹ pariwo pé ẹ̀yin ọmọ mi o sọ pé ọ̀nà yín máa là. Sọ pé ẹ gòkè gbogbo agbára fi gbàdúrà.
6: Orúkọ Jésù
0: ẹ̀mímọ́ o. Ẹ̀yà kàtà bí kapote kẹ́tẹ́ búra kàtọ́ ma ha. Jésù olúwa wa ẹ̀yin ọ̀dọ́ sọ pé.